ẹ jẹ́ kí ààrẹ ọkàn wá sílẹ̀, kí a tọrọ fún ìdájọ́ àti ìrọ̀rùn tó ń gbé gbogbo wa. Kí olúwa ọlọ́run àlàyé fẹ́ gbọ́, kí ó sì darí gbogbo ẹ̀ṣẹ́ wájú wa. Ẹ jẹ́ kí a máa wí tẹ̀lé mi nípa kíka sápọn ìjẹ́wọ́ṣẹ́. Ọlọ́run ṣàánfún wa gẹ́gẹ́ bí ìṣohun ìfẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ìrọ́nà pàánù rẹ̀. Nùrẹ́ kọjá wa nùkúrò, kọjá wa nùkúrò, ọ̀wá ní àwòrán, kúrò nínú àṣẹ dédé wa, kí o sì wọ̀ wá náà fúnfún wa kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Nítorí tí a jẹ́ òrè kọjá wa, kọ̀rọ̀ kọjá wa ní ìgbà gbogbo ní ẹ̀ṣẹ̀ wa ń bẹ níwájú wa. Wọ ìwọ ni kọ́ṣẹ́ ní àṣẹ sí tí a ṣe orú yìí níwájú rẹ̀. Kí a lè dá ọ láre nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀, kí ara rẹ kí ó lè mọ̀ ọ́ nígbà tí wọ́n bá ń ṣe ìdájọ́. Kíyèsí nínú àìṣedéédé lágbègbè wa àti nínú ẹ̀ṣẹ̀ ìyẹn wá sí lóyún.

0: Ni oruko Jesu. Ni oruko Jesu. Ni oruko Jesu Christi. Gbogbo Ọlọ́run agbára wa, aláyọ̀ ayìnlógo ní òwúrọ̀ yìí. A gbé ń ga nítorí pé ìyìn Ọlọ́run wa. A dúpẹ́ torí pé ẹ̀fi wá sílẹ̀, ẹ̀kọ́ wá sílẹ̀. A dúpẹ́ torí pé ẹ̀yin jẹ Ọlọ́run fún wa. A kà wá ojú wa pé ẹsẹ̀ wa pé ní ara àti ní ẹ̀mí. A dúpẹ́ torí pé àkóso ẹnikẹ́ni nù. Aṣọ́jẹ́ ṣé òwúlò ẹ̀ tó fẹ́ gbà yín wá. A dúpẹ́ torí pé ẹtú jẹ́ kárí Sunday kejì nínú ọdún 2026 ní oṣù kẹfà. A dúpẹ́ torí pé ẹ kò jẹ́ kí ojú tì wá. A dúpẹ́ torí pé ẹ kò jẹ́ kí ọ̀tá kí ó yọ̀ wá. A dúpẹ́ pé ayé ìṣẹ́ ṣíṣe déjé kórí fún wa. A dúpẹ́ torí pé ẹ̀yìn kò jẹ́ kórí bẹ́ẹ̀. Nítorí pé ẹ̀yìn ń gba ojú wa lọ́wọ́ omi jẹ́ ìṣúgbọ́n ìṣúgbọ́n ìṣúgbọ́n ìṣúgbọ́n ìṣúgbọ́n ìṣúgbọ́n ìṣúgbọ́n ìṣúgbọ́n
1: ìṣúgbọ́n
0: A dúpẹ́ gẹ́gẹ́ bí orí kọ̀ọ̀kan nítorí pé ẹ̀yìn dá wa sí àwọn ènìyàn wa nílẹ̀ yìí ló kò fún ní gbogbo àwọn ọmọ wa, àwọn aya wa, àwọn ọkọ wa, a dúpẹ́ nítorí pé ẹ̀yìn dá wọn sí. Olúwa sọ wípé ṣé olú ẹ̀gbọ́pẹ́ gba àyín wa. A dúpẹ́ nítorí pé bí ìlú tilẹ̀ dé tó ẹ kò jẹ́ kí o lè mọ́ wa. Wọ́n kidnap àwọn ènìyàn lọ́tún, wọ́n kidnap wọn ló sì, wọ́n stab àwọn ènìyàn lọ́tún, wọ́n stab wọn ló sì. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ kí èmi ó jẹ́ ìpín wa. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ kí ìpín ọ̀fọ̀ kí ó jẹ́ ti àwọn ọmọ wa. Wọ́n ilé ẹ̀kọ́ wọn níbi tí wọ́n ti ń ṣeré ní ilé wa gan pẹ̀lú. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ kí ogun accident kò jẹ́ ti wa. Olúwa ẹgbọ́pẹ́ gba àyín wa. Pátápátá nítorí pé ẹ̀fi wá sílẹ̀, ẹ̀kọ́ wá sílẹ̀. Bí wọ́n ti ń gbà ní àdúrà fún wa, a dúpẹ́ nítorí pé ẹ̀ jẹ́ kí o máa ṣiṣẹ́ mọ́ wa lára. A dúpẹ́ nítorí pé ẹ kò fi wọ́n sílẹ̀, ẹ kò mọ̀ wọ́n sílẹ̀ náà nítorí pé bí ìṣiṣẹ́ ń gbógun lórí wọn, lórí ìdílé wọn, a dúpẹ́ nítorí pé gbogbo rẹ̀ pátápátá lè ṣiṣẹ́ fún wọn. A sọ wípé ṣé olú ẹ̀gbọ́pẹ́ gba àyín wa. Ọlọ́run òtítọ́ ẹ̀gbọ́pẹ́ gba àyín wa. Ọlọ́run alàyè ẹ̀gbọ́pẹ́ gba àyín wa. Àdánwò tó máa kọjá ìgbàgbọ́ wa ẹ̀kọ́ jẹ́ kó bí wa. Olúwa Ọlọ́run òtítọ́ a dúpẹ́ torí pé ẹ̀yin ṣàǹfún wa ní okun àti agbára. Ẹ̀yin ran ìgbàgbọ́ wa lọ́wọ́ ní gbogbo ọ̀nà pátápátá ní òwúrọ̀, ní ọ̀sán, ní àṣálẹ́, ní gúúsù, ní ìlà oòrùn, ní ìwọ oòrùn àti ní àríwá. A dúpẹ́ torí pé ẹ̀yin jẹ́ èmi fún wa. Olúwa ẹ̀gbọ́pẹ́ gba àyín wa. Síwájú ọjọ́ àjọ̀dún wa, ẹ̀yin ti lọ síwájú wa. A dúpẹ́ torí pé ní ọjọ́ àjọ̀dún náà, ẹ̀yin náà ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run. A dúpẹ́ torí pé lẹ́yìn àjọ̀dún náà, ẹ̀yin á tún máa jẹ wàrà ẹ̀yin gẹ́gẹ́ bí Ọlọ́run. A sọ wípé ṣé o, a mú ọpẹ́ wá fún gbogbo pátápátá tí ẹ ti ṣe gbogbo ẹ̀gbọ́pẹ́ gba àyín wa. A dúpẹ́ a mú ọpẹ́ wá fún wọn tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́. A sọ wípé Olúwa ẹ̀yin nìkan ní olùẹ̀gbọ́pẹ́ gba àyín wa. A ti dúpẹ́ fún gbogbo tí a ní ìgbàgbọ́ bẹ́ẹ̀yìn a ṣe ní àṣepé nínú ayé wa. Gẹ́gẹ́ bí orí kọ̀ọ̀kan àti gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run àlàyé kan, Olúwa sọ wípé ṣé o, olùẹ̀gbọ́pẹ́ gba àyín wa. A máa sọ wípé kí a máa ka orin yín láti ẹ̀yìn títí dọ̀la ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Olúwa kékeré tí a mọ́ wá ní òwúrọ̀ ìjọ̀wọ́ jẹ́ kí o ṣe ìtẹ́wọ́gbà. À ń tẹ̀síwájú lọ nínú ìsìn ìjọ̀wọ́ máa bá wa lọ. Olúwa ìjà wá sí mímọ́. Gbogbo àìpé àti gbogbo ẹ̀ṣẹ́ wa Olúwa ẹ̀nú kúrò. Kí a ti fi ẹ̀mú mú ẹ̀ṣẹ́ iná látòrí pẹpẹ tí a fi kan èdè ránṣẹ́ náà tó sì gba ìyà sí mímọ́ tó sì rí ojú rere Ọlọ́run jọ̀wọ́. Wá sọ̀kalẹ̀ kí o wá bá wa pé gbogbo ẹ̀dùn ọkàn wa jẹ́ kí a rí ìgbà. Ẹ máa jẹ́ Ọlọ́run wa kí a sì máa jẹ́ ọmọ yín. Níparí ohun gbogbo ẹ jẹ́ ká láyọ̀ bá gbé yín ga. Níparí gbogbo ní ayé yìí pẹ̀lú Olúwa ẹ jẹ́ kí a lè bá yín jọba. Ní orúkọ Jésù Kristi, Olúwa Ọlọ́run àti olùjáde wa ni àgbàdúrà. Bàbá wa ti ń délé ọ̀rọ̀. Kábọ̀ orúkọ nínú rẹ̀. Ìjọba rẹ̀ dé. Fẹ̀fẹ̀ ká ṣe ní ayé. Wọ́n ti ṣe ní ọ̀run àti fún àlójojú wa lónìí. Ìdarí ẹ̀ṣẹ̀ wa jẹ́ àti ìdarí ẹ̀ṣẹ̀ àtúnṣe wa. Wọ́n fọwọ́ sínú ìdánwò. Ìjọba ìgbà náà bí sí. Orí ìjọba ní tirẹ̀. Agbára ní tirẹ̀. Ògbó ní tirẹ̀. Láéláé. Àmì. Bàbá mi máa láṣẹ ọ̀run. Ọba ti fi àṣẹ sọ̀rọ̀. Ìfàṣẹ sàdúrà wa. Ẹ̀rí ilẹ̀ iṣu ilẹ̀ mọ́ ọlọ́jọ́ kájọ́ ìdágbàgbé. 2026 ń lọ gẹ́gẹ́ ṣe sí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀yin ò fi wá sílẹ̀, ò kọ̀ wá sílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yìí. Ẹ mọ́ fi wá sílẹ̀ o. Ẹ mọ́ kọ̀ wá sílẹ̀ o. Ẹ mọ́ olùwà ìṣẹ́ wa o. Ẹ mọ́ olùwà ìṣẹ́. dédé wa o a ma ni ni o
1: amen
0: a ma gburu ko nga
1: amen
0: ni ruko Jesu Kristi wa wa
1: amen
2: ruko Jesu
1: haleluya
3: osana
1: osana
3: ni ruwa logo ite ka tesi waju ni sun ni niba ti a o ko ori 132 en angelo o sa yo kiru bu serafu wa yi pere awa ko ke osana kasi fori balẹ fun meta loko olore ajo o

0: Ayíṣẹ́ lọ. Ká tó máa tẹ̀síwájú. Ẹ ká gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́. Kí Ọlọ́run rí máa rè. Àdúrà fún ọmọ rẹ. Làwọn lóhùn. Ọ̀rọ̀ imú rẹ látòrí ìtẹ́wá. Làwọn lọ sí wa.
1: Àmì o Jésù.
0: Jésù Kristo lọ.
1: Àmì lórúkọ Jésù. Ṣílà. Ṣílà.
2: Thank you.

0: Olúwa, ìránṣẹ́ tẹ̀mí ń gbé wá, ìránṣẹ́ tí wọ́n gbé wá, ẹ̀sẹ̀ fún Pọ́másì òun mọ́. Ojúkòkò tó ń falẹ̀ fún
1: Jesu Christi.
2: Jesu Christi Lord.
1: Amen. Amen. Amen.
2: Jesus. Odia Isaiah.

0: gbà fún wa, ayé gbà fún wa, lórí ọmọ ẹ gbà fún wa, lórí ọkọ ẹ gbà fún wa, lórí aya ẹ gbà fún wa, lórí ìdílé ẹ gbà fún wa, lórí bàbá wa nínú olúwa ó yẹ gbà fún wa. Bàbá wa àti ọlọ́wà ẹ máa sì wá lọ, ẹ máa sì wá lọ, ẹ máa jà á jábọ̀, ẹ máa jà á jábọ̀, ààbò yín jẹ́ kó dájú náà kà sí. Ẹni sí wa ẹlẹ́dàá, lẹ́tà yóò tó ní kálukú gbà lórúkọ Jésù Olùwàjá Mudele. Ọbángẹ́lì àti ènìyàn já Mudele. Jésù Kristì Olúwa wa ni agbàdúrà.
1: Ní orúkọ Jésù Kristì. Ní orúkọ Jésù Kristì. Ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristì. Bàbá wa àtọ́rọ́rùn wa tún gbé ọkẹ́ lẹ́ẹ̀kan sí. Àdúpẹ́ o, àdúpẹ́, àdúpẹ́, àdúpẹ́ orí rírí jẹ, orí rírí mu, orí rírí ná, orí rírí lò, orí rírí dàbúrà bí aṣọ. Abo rẹ, ìbùkún rẹ, àánú rẹ, ojú rere, àtẹ̀mímọ̀ rẹ, àmọ̀wá dúpẹ́ bàbá mọ́ àgbà ọ̀pẹ rẹ, bọ́pẹ́ rírí jẹ, bọ́pẹ́ rírí mu, bọ́pẹ́ rírí ná, bọ́pẹ́ rírí lò, bọ́pẹ́ rírí dàbúrà bí aṣọ. Bàbá mọ́, ẹ̀mímọ̀ rẹ wá sọ̀kalẹ̀ sáàrin wọn. Ẹ̀mímọ̀ rẹ sọ̀kalẹ̀ sáàrin wọn. Tí ó ṣàyè wa níre, tí ó tún jọ rẹ ṣe, tí ó tún ayé oníkálukú ṣe, tí ó tún gbogbo orílẹ̀-èdè ṣe, gbogbo àgbáyé tí ó tún ṣe, ẹlẹ́dìmọ̀ rẹ̀ wá bá wa sọ̀kalẹ̀. Ẹni tó sì ti sọ̀kalẹ̀, ayé èso ẹ̀sẹ̀ má jẹ́ òògbà jẹ́ o, ayé èso ẹ̀sẹ̀ má jẹ́ òògbà lọ́wọ́ wa, ìwà wa má jẹ́ òògbà lọ́wọ́ wa, èrò wa má jẹ́ òògbà lọ́wọ́ wa, ìṣesí wa má jẹ́ òògbà lọ́wọ́ wa. Ṣàánú fún ọlọ́run. Ìfẹ́ tó fi sínú ìjọ ẹlẹ́dìmọ̀rẹ̀ ayé èso ẹ̀sẹ̀ má jẹ́ òògbà jẹ́ o. Ìfẹ́ tó fi sínú ìjọ ẹlẹ́dìmọ̀rẹ̀ ayé èso ẹ̀sẹ̀ má jẹ́ òògbà jẹ́ o. Ẹlẹ́dìmọ̀rẹ̀ àgbẹ̀ àwọn olórí wa lé ọlọ́wọ́ ẹlẹ́dìmọ̀rẹ̀ dàbò rẹ bò wọ́n o. Ṣàánú fún wọn. Gbogbo tó ń ṣe tí wọ́n bá bá wa ṣe máa ṣe pé ìjọ ìdánwò rẹ o, ẹlẹ́dìmọ̀rẹ̀ ìjọ rẹ mú o, ìjọ rẹ mú o, ìjọ rẹ mú o, ìjọ rẹ mú o. Àjọ̀dún wa tó ń bọ̀ lọ́wọ́ náà ó mà dánwò rẹ ẹlẹ́dìmọ̀rẹ̀. Mo tiẹ̀ ti sọ pé àṣeyọrí làá ṣe àmàdúpẹ́ ẹlẹ́dìmọ̀rẹ̀ àgbẹ̀ ọ̀gá o, ayọ̀ lógo. Ẹnu ọgbẹ́ wa má máa jẹ́ ó kan tálayọ̀ bá yàn lórí lórúkọ Jésù Kristì Olúwa tó lè gbàlá wa.
2: Aláṣẹ láyé, aláṣẹ lọ́rùn, aláṣẹ lọ́rùn àti ní ayé, ẹ̀fàyẹ sádùúrà wa, ẹ̀dádùúrà aládé, àwọn yìnyín o, àwọn àgbórúkọ yìí wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa.
3: Àmì, àmì, àmì lórúkọ Jésù Kristì.

0: tó bá jẹ́ aṣọ́nà dáṣe all on his own aṣọ́nà níjọ́ náà nígbà tí wọ́n pé ènìyàn ló bá gba iṣẹ́ olúwa tó lè gbà so kò sí any reason fún ẹ láti tún wọ aṣọ ìmí ní ọgbẹ́ mo ti fọwọ́ mi kọ̀wé ohun rere èmi ò dáṣe ó fẹ́ ṣe ìyàwó gan-an tó bá rẹ̀ kí ní ènìyàn gbọ́dọ̀ wọ aṣọ ìdúró so àwọn èèyàn lè ní understanding it. Now let me tell you, between now and 60 days, God will do things.
1: Amen.
0: To my koja oye wa ni.
1: Amen. Now, Amen.
0: So between now and the anniversary day, ti Olorun be temi e de wa ti mo de mo. Ìtòun rò lọ́pọ̀ ẹgbẹ́ kò lè ṣe ṣe yẹn ọlọ́run wá ṣe
1: ìlú rọ̀ jésù
0: so àdúrà wa ọ̀pọ̀.

0: báyẹ bọ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún. Òbí tó bá ẹdé ní ọdún tí wákàtí àti ọ̀pọ̀ta wà yìí. Honestly, I want you to worship that name. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìrẹ́ ni Ọlọ́run tó bá wa bẹ̀rẹ̀. Tá a bá mọ̀, ọdún ti dá sí méjì. Now, come from January till now. Tó o bá ti ẹ̀rọ lọ́gbogbo tọ́lọ́run ti ṣe. Tó ti ṣe. I want you to worship his name. I want you to give glory to God. Nítorí Ọlọ́run ni Ọlọ́run. Òun ni Ọlọ́run kan tí mo mọ̀ tó máa sọ pé òun máa ṣe tó dẹ̀ máa ṣe. Òun ni Ọlọ́run tí mo mọ̀ tí kì í tó ọ̀yàn. If I were you, I would give thanks to his name. Nítorí Ọlọ́run ni Ọlọ́run. Àdúrà mi orúkọ Jésù. Mi orúkọ Jésù. Mi orúkọ Jésù. Ọlọ́run àti ẹ̀rẹ̀ dá wa. Bọ́bọ́
1: Yeah, for me.

0: olúwa ọlọ́run alágbára. Ọlọ́run bàbá wa Mósè orí wọn ládé tún wọn làṣẹ. A gbé ọgá ṣe lọ́ba. Ohun tí ò ní jẹ́ kí ọlá rẹ wà owó rẹ kó búyọ́nú ayé wa. Ohun tí ò ní jẹ́ kí ọlá rẹ ẹwà owó rẹ kó kúyọ ní ayé ìjọ yìí. Olúwa kú wọn bí yàpọ̀. Kí orúkọ ẹ̀yìn ọlọ́run alààyè kó wá ṣe dísọ orí sí pàṣẹ tí wà o. Fáyé bólè wà bá pé ìbá Jésù Kristì Olúwa wa.
1: Àmì àmì àmì orúkọ Jésù.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Hosanna.
0: Hosanna.
1: Hosanna.
0: Yeah. Yeah.
1: Yeah.